ṣe sí àlọ́pàá fún. N sọ́nà mọ̀ pé kó tó bá sí ipò à. N nọ̀dà pẹ̀lú bulu ẹ̀. Gbọ́dọ̀lù ẹ̀ńtẹ̀nẹ́tì bulu ẹ̀ àgbàfáfá tán. N nọ zan gbọ́dọ̀ lẹ́zan káfla ká tán. O ganji pọ́ lẹ́nu jẹ́jẹ́ jìlẹ̀ yìí rìe. Pọ́ ìnẹnu ọ̀nà námẹ̀ pọ́ ntẹ́nẹ̀ fúnlẹ̀ afọ́tọ̀nukú àtọ̀n. Bàzánú bèrèkó pọ́ ntàtọ̀nu ọ̀nà námẹ̀ pọ́ afọ́tọ̀nukú ẹ̀nẹ̀ fúnlẹ̀rokó. Bàzánú àsádùkúrokó àtọ̀n. Àbùlùkọ́ kọ̀nu ẹ̀ nánà wẹ̀ chakirokó pọ́ ntẹ́wẹ̀dọ́là àtọ̀n. Bàzánú sẹ̀gbọ́ladù pọ́ kulikuli. Wímẹ́ nábùlọ́ chaka tọ́nu ẹ̀ nánà wẹ̀ chaki wẹ̀rokó. Pọ́ gbàn tọ́nukúnokó fúnlẹ̀nẹ̀. Bàzánú àsádùkúrokó gbàn. Pọ́ ẹnẹlẹ̀ bí ó àná domẹ́ yìlọ ẹ̀. Pọ́nà lẹ́nu ẹ̀ntẹ́nẹ́tì tó bolo ẹ̀. Máwò. Zotese bẹ́ẹ̀ ń da dagbe lẹ kẹ́rẹ́ tó gbẹ́sàn-án tí mẹ̀ká ẹnu bí. Dagbe tán, nù dagbe yọ, nù dagbe gbẹjẹ náà tó.

ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Ìdí èyí ó mo ṣe ń dúpẹ́ tèmi. Bẹ̀rù bá sọ pé ṣe bí yóò gbà mí dandan ni. Bẹ̀rù bá sọ pé ṣe.

0: kínkì lọ́gbẹ̀rún jáde
1: adúpẹ́ akéyìn pé àkójọ ìyìn ọjọ́ pàtàkì tí olúwa ọlọ́run fún wa nínú ayọ̀ àti àlàáfíà lórí ọ̀fẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan fún àkókò ìtì àrígbà àwọn ẹ̀yìn ọlọ́run lógo a máa gbé orúkọ rẹ̀ ga fún iṣẹ́ ìyàwó tó ṣe nínú ayé wa kí n lẹ́ka sí pẹ̀kú àsìkò wa láti gbọ́n ẹ̀rọ paraku akéyìn ìpè ẹ̀kọ́ ọjọ́ tí ò ní ẹ jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn dèrò paraku akéyìn gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa ti ẹni lóṣù wa ní ojoojúmọ́ kò ní burú fún ẹnì kọ̀ọ̀kan lọ́jọ́ tí ò ní àdúpẹ́ àyìn ní ògo ọjọ́ ni ti ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kọkàndínlógún oṣù ẹ̀bíbí ọdún 2024 aago mẹ́sàn-án òòrùn ti kọ́ra ṣẹ́jú ogún báyìí ẹjọ́ ojú aago yín lọ́kàn ẹ ti ṣe lóṣèlú àlùmọ́kì pé ayọ̀ ayọ̀ fún yín o ayọ̀ ayọ̀ a ó máa dúpẹ́ gbogbo àwọn tí wọ́n dúró tì wá àdàrà fún yín a ó máa lọ pẹ̀lú olúwa.

ẹni ọpẹ ni o yẹ olúwa ọlọrun wa fún gbogbo àwọn ohun ìyanu tí sínú ayé wa kì í lẹẹkan sí bẹẹ ni a fi àkókò yé láti dúpẹ gbogbo àwọn ìdílé tí wọn bẹ nínú ẹkún òṣè ìbànújẹ akínyó pàtàkì ìdílé bàbá wa pàtàkì ajé salmo ti anapele sẹpẹ wàgbà tí wọn jẹ ọgá àwọn olùrọṣọ ní ìlú paraku ní gbogbo àwọn àkókò yẹn wọn ṣiṣẹ ní àkókò tí rẹ ṣùgbọn àti wọn lo àkókò wọn tí ọlọrun ń pè wọn sí ọdọ rẹ ní orun ọjọ ti àná ní ìlú paraku àti ìdílé ajé ní ọjọ tó rí pé ẹkọ ara paraku ǹjẹ ti ọlọrun nínú àánú rẹ kótó inú ní báyò bàbá wa fún ọ ti gbé wọn lọ sí ibi ilé etí anapele mọ gbogbo àti abẹ ètò náà ṣe lọ a máa gbọ gbogbo àwọn ẹgbẹ́ àwọn olùránṣọ tó ṣe àpé sétèlè àkéèpé ẹ̀kọ́ ìrọ́jú ìpara pẹ́ràkù ìjẹ́ ọlọ́run ìrọ́kọ́ máa ṣe jẹ́ kí a fi bẹ́ẹ̀ kàbíṣà fún ọkẹ́ ọlọ́run kí gbogbo ẹni kọ̀ọ̀kan akí lẹ́ẹ̀kan sí ikọ̀ ẹ̀kọ́ àsìkò abẹ́ẹ̀ ni ìjẹ́ mọ́ sọ pé ìkéde yìí pàápàá bó ti ọ̀pọ̀ náà ní gbogbo àwọn ẹbí ilé orílàdó ẹbí ṣàbí ẹbí ìdíkúlé ẹbí ìgbàlódé ọkà wọn fẹ láti túbọ ẹni wọn ọwọn jùlọ ọmọ wọn bàbá wọn àbúrò bàbá àbúrò ìyá bàbá wa ìdíkúlé gbogbo àti ẹlẹpẹlẹ jàǹkúràlà àwọn ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí ọtí ṣẹlẹ̀kùn níbẹ̀ náà nígbà kan kódà wọn lo ìbáwọ ẹgbẹ́ ní ojúmọ́kẹrìndín ní ogún oṣù káàrún ọdún tí a wà yìí nílùú paraku nígbàtí ọdún orí wọn jẹ́ mọ́kànlá ní àádọ́rin fọkàndín ní ọdún àìsàn ráńpẹ́ ní ilé ìwáyé ò jẹ́ ìlú ìsìnkú ayẹyẹ rẹ ní ọjọ́ tí ọlá tí í ṣe ogúnjọ́ ní oṣù káàrún ọdún ní àwà yìí ní aago mẹ́jọ ìrọ̀lẹ́ ni wọ́n ṣe àwọ̀sùn adúlá nínú ilé olóògbé ní àdúgbò ìṣìnàgbò pàtàkì tí a bá ti rí mọ ilé ìyáwó àwọn ẹgbẹ́ sí lè ní inú ilé wọn náà ní ìpè fẹ́ wáyé o ní aago mẹ́jọ ní ọjọ́bọ̀ ojúmọ́ kọkànlé ní ogún aago mẹ́wàá yẹ ó ṣe mísà ìsìnkú nínú ìjọ kátólíkì sẹ́ńtẹ̀rẹ́ ìlú apáàlú ti títí rúmbẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ni a ó ṣe lẹ́yìn rẹ̀ ẹ wá gbé òkú láti lọ sí ìlú ilé ìkẹyìn ti ìlú paraku yẹ gbogbo ìdílé ìwọ pẹ láti dúpẹ lọwọ ẹni kọkan gbogbo ẹ tí ó darapọ láti bá wọn kẹdùn nípa ikú bàbá wa ìdíkúlé gẹgẹ àti ẹnìkan ní jàǹkúràlà bí a kì í lè gbé ẹkú ojú òkè ọlọrun aláàánú òtò yìí nínú ayọ̀ ní ọjọ́ tí ò ní olórí wa.

0: lórí.
1: Bẹ́ẹ̀ni ìbà fún Ọlọ́run, ìbà ọmọ àṣọpẹ́ lójoojúmọ́, mọ̀ pé ọjọ́ ti òní gbogbo àwọn ọjọ́ ìṣẹ́gun, ètò àwọn òwe òun náà ní bẹ ní ìkàtọ́ wa ní ọjọ́ ti òní. Òwe àkọ́kọ́ òun náà ní alàgbà bí àgbàlagbà ní ro ìdí igi, àgbàlagbà alàgbà ní ro ìdí igi, àwọn ìtumọ̀ rẹ̀ nìyẹn. Èkejì ní ẹni tí ó ní ọbẹ̀ òun náà ní ó ní ẹ̀kọ́. Ẹni tí ó bá ní ọbẹ̀ òun náà ló ní ẹ̀kọ́. Àwọn òwe méjì yìí nìyẹn tó jẹ́ pé àwọn ẹ̀bù mo sọ pé bàbá wa tí wọ́n ṣe Màjídì Sùmánù Sàlámù Aleik bàbá ilé èso wọn láwọn ń bẹ́ńbẹ́ àwọn ẹ̀bù ń bẹ ní kàtó wọn tó jẹ́ pé tí ẹ bá ti dá wa lóhùn nínú àwọn òwe méjì yìí. Àpò ní ẹ̀bù jẹ́ alàgbà àgbàlagbà nírú ìdí igi. Èkejì ni pé ẹni tí ó ní ọbẹ̀ òun náà ni ó ní ẹ̀kọ́ 0 44 70 44 44 0 44 70 44 44. Àrí àkókò wà kódà àwọn ikú wọ̀nyí ń ṣe ó jẹ́ òkà tí ó ń tẹ̀lera ṣùgbọ́n àgbà tí ń pè wá náà kí a tún tẹ̀síwájú. Halo.
2: Assalamualeykum.
1: Waaleykum salaam.
2: Ẹ̀ka
1: àlàáfíà fún yín o.
2: Gbẹ́lẹ̀ ìjàpá aládùn wọn kiri
1: jàǹdùn. Bàbá ni ẹ kọjọ́ mẹ́ta.
2: Ọ̀gẹ́ ń kọ́ o.
1: Ẹ kú àsìkò wa.
2: Àsìkò ni o.
1: Àdúpẹ́ o.
2: Ẹ fi kú ètò.
1: Kúrà.
2: Ọlọ́run ọ gbàdúrà wa o.
1: Àmì àmì àmì.
2: Ọlọ́run nípa ilé rẹ dúra o.
1: Àmì ẹ ṣeun ẹ pàdúrà.
2: Ohun àkọ́kọ́ kí lẹ béèrè.
1: Ohun àkọ́kọ́ mo béèrè pé alàgbà àgbàlagbà ní ro ìdí igi.
2: Bẹ́ẹ̀ ni inú ọjẹ́ àgbàlagbà la ti.
1: Àbí.
2: Gbogbo nǹkan tó bá ti lọ àgbàlagbà. Ẹ tó máa ti jẹ lágbàlagbà. Lọ́gbà ni ó ti gbà àtẹ. Inú wọn gbé la àtẹ káàkiri ọ̀gbà. Gbogbo nǹkan la gbé gbẹ lọ o. La gbé mi lọ o. Kò sí dájọ tálẹ̀ dàkítà káàkiri ọ̀ nígbà. Èkejì ń gbọ́.
1: Èkejì ni pé ẹni tí ó ní ọbẹ̀ òun náà ló ní ẹ̀kọ́.
2: Ẹni tó ní
1: ọbẹ̀
2: ẹ̀bẹ̀ òun lẹ́lẹ́kọ̀ọ́ àbí kí lẹ rí.
1: Bẹ́ẹ̀ni
2: mẹ́rẹ̀ ẹ̀gbọ́n olórí mi kì í ṣe ẹ̀ṣẹ̀ òun náà. Gbogbo ni wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀. Ẹ máa tún mọ adùn ayé fàtẹ̀yìn tí ní ti. Bí mo fẹ́ gba orin mi sáyà. Àlọ́ ẹ̀gbọ́n. Ìwà èmi lèmi. Kí wọ́n àṣàkọ́. Àwọn ọ̀bẹ yìí ni mo gbọ́dọ̀ kúrẹ̀ fún yìí. Níbi ọgbà ẹgbẹ́ ẹni tó ní ọbẹ̀ òun lọ́lẹ̀kọ́. Omi tó mi túmọ̀ rẹ̀ sí mi ni o.
1: Àbí. Adúpẹ́ bàbá abẹ́rẹ́ ìjọba kí yóò ẹ kú àsìkò wa. Ó da ayọ̀ ní fún yóò àwọn tí wọ́n ti mú wa ní ọjọ́ tí ò ní àwọn máa retí yín 0 44 70 44 44. Àwọn bàbá wa bí àwọn fìrìmẹ̀ àti retí o bí àwọn nìkòlá retí ìyàwó wa bí àwọn ìvẹ̀tẹ̀ ti bá ti ná sètò wa láwọn ètò ìdọ̀ gbogbo àwọn yìí bàbá wa nílùú báwo ni àbí bàbá wa. Vesan ni mo nọlọ́hún a ó máa retí yín 0 44 70 44 44. Kéye bẹ́ẹ̀ni mo sọ pé àwọn ọmọ olóògbé ìyá wa Ṣédù Ṣídíkátù tí a náà pè ní Asamadi Asamadi tí wọ́n jẹ́ ìyàwó olóògbé wa Abbas ní àdúgbò Títíro. Wọ́n fẹ́ láti kí yín pàtàkì gbogbo ìdílé bàbá Musa Sani ní pèbè lọ́hún Abudu bàbá Akin gbogbo ìdílé Mane nílò Paraku Savẹ ìdílé Ipàpé Ṣédù ní Savẹ àti Paraku gbogbo ìdílé àwọn ẹbí tìlú Bàǹtẹ lọ́hún Ìlúgbà àti Pírà gbogbo àwọn ará àdúgbò Títíro àwọn àna lọ́kàn ọ̀jọ̀kan. Akinyin fún gbogbo àdúró tì fún àdúrà fún ìnáwó tí ẹ ṣe sí àwọn ní àkókò àdúrà ogójì ọjọ́ èyí tí a ṣe sí ìyá àti àwọn ìyá wa tí wọ́n ń ṣe Ṣédù Ṣídíkátù ìyá Ṣàmádù. Ǹjẹ́ gbogbo àwọn ìyàwó wọn náà wọn kí yín o ẹ kú àdúró tì lágbára tí lọ́ àbùkù yín ní ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni àwọn àna. Lọ́lọ́kan ọ̀jọ̀kan ti Cháworo ti Gọ́bí Àlèjì ti Chalogo Ijogu Sanbalu Kandi ǹjẹ́ ẹ̀kú ìnáwó Ọlọ́run aláàánú òun ni ẹlẹ́sàá yóò sàkún ní ẹ̀sàn rẹ̀ àkíyó ìdílé wọn ìpè lágbára tó lọ. Ọlọ́run á wà pẹ̀lú yìí o ayọ̀.
0: Ara mi àtúbọ̀ àpò máa wá jáwé ọ̀nà ọ̀fẹ́ ọ̀nà gẹ́gẹ́ ní sáárà pẹ̀lú gbòò ìyànfẹ́ wọn ò nínú mi pátá ìyànfẹ́ wọn.

0: Alo, ẹ kúrọ̀ lẹ́ o.
1: Wa
0: aleikum salam.
1: Alájọ́gbọ́dọ̀ ń jà.
0: Bàbá wa ni ẹ kú ọjọ́ mẹ́ta o. Ògbọ́dọ̀ ń jà ẹ kú ìlú o. Ẹ kú ìgbà wa yìí.
1: Ẹ kú àsìkò wa o.
0: Adúpẹ́ kódà.
1: Ó lágbára.
0: Adúpẹ́.
1: Ọlọ́run ọba kí ẹ kú o.
0: Ami, ami, ami.
1: Ẹ dẹ́nu orí ọlọ́run kò ní sọ pé o bá jẹ́ ní ẹ.
0: Ami, ami, ami.
1: Ọlọ́run ọba wọ ọmọ o.
0: Ami o.
1: Gbogbo ọmọ yẹn ń tọ́ lẹ́gbàá ní ọ̀hún dákun lọ́dún ní ọ̀ngún yìí pátápátá.
0: Ami.
1: Báwo kó ń kó ọkà ọmọ ọ̀hún jẹ́?
0: Àṣẹ o.
1: Mo ní kí alálẹ̀ ni alájòkòtò gíga mi láti tàbí kánú.
0: Ẹ ti gbọ́ àwọn òwe wa àbí ẹ fẹ́ dá sí òwe?
1: Mo gbọ́ o. Ẹ kò ní dá sí wa kí Bélo Jàfàrù o.
0: Ó dáa dúpẹ́ bàbá wa ṣe wọn àwọn náà ti ń gbọ́ yín lọ́rọ̀ kọ̀jọ̀kọ̀ pé wọ́n ní kẹ́ máa dá sí nígbà tí a bá ṣe àrò pé inú bàbá wa Bélo inú wọn ń dùn gan-an ni. Zero karaka sọ̀sọ̀ ní sẹ́ karaka karaka àtàwọ̀ òwe méjì tí a gbé kẹwàájú yín alàgbà nírò ìdí igi ẹni tí ó jẹ́ àgbà onírò ìdí igi kí ni ìtumọ̀ tí a lè fún òwe yìí èkejì ẹni tí ó ní ọbẹ̀ òun náà ló ní ẹ̀kọ́ ó ṣe pàtàkì èdè wa kí a kọ ẹyin ọmọ wa ẹyin ẹ̀gbọ́n àbúrò kí a mọ òwe kí a mọ báwo ni a ṣe lè máa ṣe ìtumọ̀ àwọn ohun wọ̀nyí. Zero karaka sọ̀sọ̀ ní sẹ́ karaka karaka àtàwọ̀ tí

0: ilami gogo ninu nasina ina egbe ologo mo iale egbon mi azali lo
1: alo e kuro le o
2: assalamu alaykum
1: wa alaykum salam baba bel
2: aye ile lagbara o
1: e mi na mo ti gbo yin
2: mo bi asiko e ti baba ogoro nja
1: abi
2: kini e be lo la baba ogoro be ti baba e da ti tu wa mo
1: e ta ni e
2: alaji ogoro nja
1: eh o na ran soro nisin
2: ah
1: Awọn na lo soro nsi won ti pe wa won ni ka te ki en na kopa.
2: Lẹyin Olaya Adelo si ni bi.
1: Eh Olaya Olaya ko da won ti pe o ti jọ lumo ro nsi bayi.
2: Eh aje mi ja. E ma je ka ja da ni to wa o. Gbogbo awọn nja me je me ri de si le ni o.
1: Abi?
2: Ah eh je mi ni je. E je ka ka je to wa ja o.
1: O da.
2: Olorun ma ti ma fi àwọn ya fini ta alábọ̀bọ̀ àwọn tí wọ́n fi gbogbo mọ kí gbogbo gbogbo àti mọ́dá sí ti àpáta mọ kí gbogbo ara rẹ̀ ẹgbẹ́ká tó ń bẹ̀rẹ̀ sí pé ká lè fi gbé tó wa dá o.
1: àdúpẹ́ o.
2: mọ́tálẹ̀ padà ó ti bàjẹ́.
1: ó dà. Òtí ó ṣe pàtàkì ìyá Felisa kí wọ́n torí pé wọ́n wà nínú ìjókòó òpó nìyẹn torí pé ọkọ wọn ní àìpẹ́ yìí ni ó jáde kúrò láyé àkí ìyàwó àyà Felisa lábọ̀bọ̀ àkí ìpè lágbára tó lúwà nínú ayọ̀ nìyẹn ó ṣe ìbànújẹ́ oúnjẹ tí ó gbogbo àwọn ìyàwó tí bàbá wa fi sílẹ̀ láàkì ní ọjọ́ torí pé wọn kò àsìkò wa ayọ̀ ni fún yín o.
0: àyíkí àtúnfin náà ṣàgbọ̀gbọ̀ tó relé o ṣe bọ́ lọ́hùn ló fún ẹ ṣe ìwọ kọ́ o alóhalo bẹ́nìkan bá ń bínú o. Ìpàkọ́ ògbọ́ sùtì orí ti dá ẹlẹ́jọ́ náà. Ṣé bó wọn ọlọ́run rọ̀wọ̀ ni wọ́n ń so ohun ọba ẹni.
1: Bẹ́ẹ̀ ni ohun tí ọlọ́run wá ní kí a máa ṣe alú ẹ̀kọ́ ọ̀lẹ́ o.
2: Ọlọ́run ọ̀rọ̀ ìyá mi ìyá àti onídàá alábọ̀bọ̀ nínú o.
1: Àmì ẹ àbí.
2: Ọ̀dà,
1: ó dà bàbá bẹ́ẹ̀ lọ́wọ́ adúpẹ́ fún yín o ayọ̀ ní fún yín ní àkókò yìí.
0: adéwálé máa ń wọlé mọ́ ọ̀rọ̀ bá. adéwálé máa.

0: bẹ́ẹ̀ni ọlọ́run wá pèsè ẹ̀mí gbogbo ẹnì kọ̀ọ̀kan alágbára tí olúwa a ò ní ṣẹ́kún ìbànújẹ́ òun jẹ́ tí wọn ọjọ́ tó gbogbo àwọn ìdílé tí wọ́n sì ń bẹ nínú ẹkún òṣè ǹjẹ́ ọlọ́run aláàánú àniomojẹ fún yín gbogbo àwọn ìṣòro tí a ń bá pàdé lọ́lọ́kan ọ̀jọ̀kan ọlọ́run àgbẹ̀ fúyẹ́ fún ẹnì kọ̀ọ̀kan ọlọ́run aláàánú kò ní fi wá sí ẹni ọjọ́ tó ní pé ayọ̀ ni yóò jẹ́ tí wá kí lẹ́ẹ̀kan sí pé ẹ kú bí nǹkan ṣe ń lọ àwọn ìdílé àti ní pé ń lọ bí ìdílé mẹ́rin ní àárín ọ̀sẹ̀ tó pé báwo la ṣe ṣe kì í ṣe pé àṣẹ ọlọ́run jù bẹ́ẹ̀ náà lọ rí nítorí pé orí ọ̀fẹ́ ọlọ́run olúwa ti fi sí ètò ẹnì kọ̀ọ̀kan wa ǹjẹ́ kí ọlọ́run kan jẹ́ pé ọjọ́ tí ó dára ètò jẹ́ pé a ó bá a pàdé ni kí ó pe ẹnì kọ̀ọ̀kan ní ọjọ́ tí ó ní àwọn ẹni bí lágbára tó lọ àwọn ní ikú yìí kò ní dé bá ẹnì kọ̀ọ̀kan ní ọjọ́ tí ó ní ẹ ṣe àmì àdúrà kẹ
1: Abdulrazak yomo baba to ku lojo si awa sidi mi ore mi ti je ra sidi mi kono awon ti ka ama iya esojo si te toju ko ma da ninu kanji modele mo kuro igbogun ipata o

0: Alo, ẹ kúrọ̀ lẹ́wọ́.
1: Ẹ kúrọ̀ lọ ilé ètò.
0: A dúpẹ́ o, bàbá wa. A kú ọjọ́ mẹ́ta. Ẹ kú gbà wá yí o.
1: Ẹ kú òjò.
0: A sì kódà, òjò yìí tí méjì bá rọ̀ ń bẹ̀, a ò rí gbogbo aláṣà kúrò nínú paraku o.
1: Ọlọ́run bá ṣe iṣẹ́ dáa fún wa.
0: Àmì.
1: Ẹ dá ibi ìjọ wọlé ní mọ̀tò tí a gbé kalẹ̀.
0: Àwọn ọjọ́ ìṣẹ́gun báyìí òwe méjìlá gbé kalẹ̀. Àkọ́kọ́ ni pé alàgbà ní ro ìdí igi. Àgbàlagbà ní ro ìdí igi. Àkọ́kọ́ nìyẹn. Èkejì ni pé ẹni tí ó ní ọbẹ̀ òun náà ló ní ẹ̀kọ́. Àbó ní ọkà. Àbó ní ọkà náà pọ̀pọ̀. Ẹni tí ó ní ọbẹ̀ ní ọlọ́kà ó lẹ́kọ̀ọ́.
1: Ẹni tẹ́lẹ̀rù lọ́lẹ́rù.
0: Àbí bẹ́ẹ̀ ṣe mú ti yín
1: lọ́jẹ́. Àgbàdo lẹ́tọ̀. Tọ́rọ bá dọ̀rọ̀ tí àgbàdo wọn fi ń bá.
0: Àbí.
1: Ẹgbẹ́ kí lágbàdo dá sí.
0: Ó dá sí.
1: Ibi tí wọ́n fi ń pé ní àgbàdo ìrìndé igi ni. Òun ló ní ìkẹyìn ọ̀rọ̀. Ẹni tó lọ́bẹ̀ ló ní yẹn gbogbo òwe kíní mi.
0: Àbí.
1: Ohun tó bá ti jẹ́ tiẹ̀ tiẹ̀ ni. Ohun tó bá ti jẹ́ tiẹ̀ tiẹ̀ ni. Ohun tí àwọn àgbà fi ń pò bẹ́ẹ̀ ni. Káwọn àgbà náà dá sí. A ti mọ òróró ni.
0: Iná àgbàlẹ̀ yẹn. Ẹ ṣeun, a dúpẹ́ nígbà tí ẹ ti pé wa, kódà inú wa dùn gan ni bàbá wa. Láwọn ìtòrò akin ẹkú ọjọ́ tí ò ní ayọ̀ yóò máa jẹ́ tinubu wíwá o ọlọ́run fi sílẹ̀ ní àkókò yìí. Ó dà a ó máa tẹ̀síwájú 0 karanka 70 karanka 3 karanka 3.

0: Alo, ẹ kúrẹ́ lẹ́wọ́.
1: Salamu alaykum.
0: Wa alaykum salam.
1: Ẹ ká alẹ́ o.
0: Ẹ ká alẹ́ ìyá wa.
1: Ìyá wa sí èmi o, nígbà mi
0: sí. Ìyá wa sí o.
1: Bẹ́ẹ̀ni.
0: Láti gbọ́ ilẹ̀ ń pè wá.
1: Láti Bàníkánì.
0: Bàníkánì. Ó dà, à ń gbọ́ ìyá
1: wa. Ìyá sọ ọjọ́ mẹ́ta o.
0: A dúpẹ́ o.
1: Ẹ sì kú ètò ẹ kú gbogbo ìgbà wa.
0: Ẹ ṣeun ẹ kú àdúró tí àwọn àpapọ̀. Ẹ
1: ṣeun àrẹ onípa gbogbo wa láyọ̀ jẹ́ o.
0: Àmì o.
1: Wọ́n sí Alájì Ògódó.
0: Àbí.
1: Ṣé a kú ọjọ́ mẹ́ta àlàáfíà ẹni dúdú fún wọn o.
0: Àmì.
1: A ṣe ìpalẹ̀ mọ́ ọdún.
0: Ẹ ṣeun.
1: Mo tẹ́ jẹ́ ká bọ́ra láyọ̀ sí.
0: Àmì o, àmì.
1: Ẹni àgbà ní ìrìndí ojú. Yóò rí àwọn àgbàlagbà. Àgbà ní ìrìndí ojú bẹ́ẹ̀ ni wọ́n bá sọ fún àwọn àgbà pé àwọn ọmọdé tí wọ́n bá sọ fún àgbà pé àgbà ní ìrìndí ojú. Àgbà náà yọ̀ kó sọ pé ìdí ojú tó bá mọ náà. Àgbà ní ìrìndí ojú ni pé ní tó bá bá ti dá ètò nílẹ̀ ká jókòó kalẹ̀ ká dá ètò nílẹ̀. Wọ́n gbèsè kalẹ̀ wọ́n rò pé ẹ jẹ́ ká dáwò àwọn bíi mélòó kan láyé ajẹ́ ká dá bí àpò mẹ́wàá. Àwọn ọmọdé wọn kò tó àwọn alóògbé ni àtìrápò kọ̀ọ̀kan àpò mẹ́ta gbèsè ẹ̀yìn àgbà ẹbí tí wọ́n tó àgbà ní ìrìndí ojú.
0: Àbí
1: tí
0: àgbà bá lówó ń kọ.
1: Àgbà bá lówó ẹ̀rọ làgbà náà máa ń lọ sí ìdí ojú tó bá mọ nù wọ̀n.
0: Àbí.
1: Àgbà
0: ló jẹ́ ìdí ìsìn.
1: Alágbà ayẹyẹ.
0: Ọ̀dà. Èkejì ńkọ.
1: Ọlọ́bẹ̀ lọ́lẹ̀kọ.
0: Ẹni tó ní ọbẹ̀ òun náà ló ní ẹ̀kọ́.
1: Ẹni tó ní ọbẹ̀ náà ló ní ẹ̀kọ́. Ẹni tó ní ìkan náà ló ní ìkan.
0: Àbí.
1: Ẹni tó ní ìkan tí ìkan ní ìkan náà ló ní
0: ìkan. Ọ̀dà kódà ẹ ti gbìyànjú ìyàwó. Ẹ ṣeun o, a dúpẹ́. Ẹ kú àsìkò wa o. Láyọ̀ ìyá wa Akin ìyá wa sí ò ẹ kú àsìkò bí a ṣe bí ó ṣe ń lọ. Olúwa wà pẹ̀lú yìí o. Ó dára nìyẹn.

0: Alo, ẹ kú ọ̀lẹ́ o.
1: Ẹ kú ọ̀lẹ́ o, General.
0: A dúpẹ́ o, bàbá wa.
1: Ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣeun o.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
1: Àníkàdá sí ètò orin.
0: Ẹ jẹ́ kí àwọn yẹn kí wọ́n mọ orúkọ yín.
1: Ikọ̀ mi ni Awé Ìdàmí.
0: Ó dà.
1: Láti yin àbíàsíhàn náà.
0: Ní pẹ̀lú gẹ̀rẹ́ akọ́ nìyẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: A gbọ́ yín.
1: Èyí ní ìbéèrè o. Wọ́n ní àgbàyàn ò ní èdè. Bí ọ̀ délẹ̀, ó dé ní ó dé. Ó yí ti fọ̀tọ̀ níbi ọ̀nà ẹ̀dẹ́ nẹ́rẹ̀ tó mọ́ ike ọkọ́. Àgbàlagbà wọn nù. Àbí nkẹ́lẹ̀ àbíkáṣe ni ó sọ níbi ilé ilé kìkì tọmọ ike ọmọ àgbàlagbà wọn lọ yẹ níbi òun nù. Là ń fi sọ ní àgbàlagbà wọn yí èdè. Mo nìyà, mo tò, mo débi ojú agba ọmọ ike lọ́dọ̀ ń sọ ní àgbàlagbà ní ọ̀kẹ́. Mo ń sọ bẹ́ẹ̀ nípa ike àgbàlagbà wọn yí èdè. Ti èkejì, òní ọlọ́bẹ̀ lọ́lẹ̀ kọ.
0: Ó ní ẹ̀kọ́.
1: Bí ọ̀lẹ́ kọ bí kọ lọ́bẹ̀ bá òbí ike chẹ́hún ni.
0: Àbí ṣe yóò sì ládùn
1: tẹ́yẹ̀ máa ṣe. Ipò tí lọ́bẹ̀ lẹ̀ lọ́lọ́ lẹ́kọ́ ike chẹ́hún ẹ̀kọ́ ni. Ẹ̀kọ́ tí chẹ́hún fi jẹun ní wọ́n ní adìẹ. Wúlò fi fọ̀tọ̀ ní omi bí òní ẹ̀ bí àga tiẹ̀ nìkẹ́. Olu ti lé èlò ló ti ní ìkẹ́ ńlẹ̀ òun ni ó lè chẹ́hún nì.
0: Àbí
1: wọ́n bẹ kọ́sọ bẹ̀rẹ̀. Àbí òní ọlọ́bẹ̀ lọ́lẹ̀ kan ìrìnà fi fọ̀n sọ ní olu ti gẹ́gẹ́ bá ń sọ ní àbíká lọ́ọ̀lù ló sì ń. Kò sí mọ́tò láńkà mú lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ ipò ní mọ́tò báyọ̀ lóbi lọ́ọ̀lù kí o bójúlé. Wọ́n ní ètò ìlú ẹ̀kọ́ lò ní àmà ẹ̀kọ́ lọ́bẹ̀ ní ìrìnà fi fọ̀n sọ ní olu ti ní ìkẹ́lẹ̀ òun ní dàbá irun ó fi kó ke. Obì tí nkẹ́ bí kò ní ìkẹ́lẹ̀ yóò fi lè ké o wọ́n ìkò ló dàbá ẹ̀. Obì jẹ́ ẹ̀kọ́ bí ikọ̀ lọ́bẹ̀ ó wà gẹ́gẹ́ báyé obì tí ẹ̀kọ́ ni. Lọ́jẹ́ fún àlùfọ́ nípa ẹ̀.
0: Àwọ̀ owó méjèèjì ni ẹ̀.
1: Owó méjèèjì wọ́n nà.
0: Ó dà. A dúpẹ́ bàbá ẹ ṣeun ẹ fún àwọn àlàyé tí ẹ ṣe ẹ àwọn
1: yẹn tí mo kí gbogbo òní ọ ẹ kú ètò.
0: Ó dá o. A dúpẹ́ àkè.
1: Ṣé bá mi kí ìyàwó mi èwò mi kó ń wú bí mi èwò tẹ̀ka kó ń wú.
0: Àwọn náà kí wọ́n pè wá.
1: Ok, ó dìgbà.
0: Ara a dúpẹ́ bàbá Awé Ìdàmí ẹ̀ ǹjẹ́ ọ̀rẹ́ nígbà tí ẹ bá fẹ́ pé ìyàwó yín náà kí kábà wọn kíkẹ́ kábà ká kí wọn fún yín. Ó yẹ kí àwọn náà kọ́ kí wọ́n dá sí i lẹ́ẹ̀kan ṣoṣo tí wọ́n tẹ̀ ti pè wá a rí i pé nígbà tí wọ́n fi wọ́n sínú ètò tó yẹ pé a ó jọ máa. 0-44-70-44-44 àfi àkókò ìbùbù ẹ̀jẹ̀ ti bọ́ alágbára tó rakò lóbúrú fún yín àkè fún orí ọ̀fẹ́ tí a ní o ẹ ó kú ìṣẹ́jú bí mẹ́fà bí máa ròkè a tó kásẹ̀ nílẹ̀. A dúpẹ́ ẹ dá ṣètò wa nípa pé òwe àkọ́kọ́ alàgbà nírú ìdí igi ẹ̀ẹ́kejì ni pé ẹni tí ó ní ọbẹ̀ òun náà ló ní ẹ̀kọ́ ọmọ ní ọ̀ká kọ́ àwọn ọmọ wa ní àwọn òwe ó ṣe pàtàkì àwọn àgbà púpà òun ní lò àwọn òwe nígbà wo ni à ń pa àwọn òwe ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ ṣe àkíyèsí nípa rẹ̀. A dúpẹ́ fún yín láti dá sí ètò ọbẹ̀ ni mo fi àkókò yìí gbogbo àwọn aránṣọ èlò paraku ti ẹgbẹ́ tí a ń dápè ní ACTB fún ikú bàbá wa Ajé Salomo tí a ń pè ní Sẹ́ńkẹ́ Wàgbà akíwò ìdílé Ajé ní ọjọ́ tó pé ọkọ̀ arafẹ́ra kò fún bàbá wa tí ó jẹ́ kìí ọlọ́run ayọ̀ ní fún ní ọjọ́ tí ò ní ẹni ká ti ń pè wá kàgbá ń tọ̀wọ́. Alo ẹ kúrọ̀ lẹ́ o.
2: Ẹ kalẹ̀ o, àlàáfíà fún yín.
0: A dúpẹ́ o.
2: Ọ ẹ kú ètò.
0: A dúpẹ́.
2: O ètò ọ̀nà ni àkọ́kọ́ ẹ ní àgbàní ìmùdí ebi. Ìmùdí ebi yọ mọ fẹ́ lè àgbà pẹ̀lú.
0: Àbí yóò jù ú nù kíákíá.
2: Ìwòye mo yé mi bẹ̀rẹ̀ ní pé ní wọ́n jẹ́ àpàlàgbà gbogbo kẹ̀kẹ́ yàn kọ́ bí a kó ike pa mọ́ ọ́n. Ike pa mọ́ ọ́n ní ìdáhùn mọ́ ní àgbàlagbà ń sọ ní àgbàlérò bí egi. Èkejì.
0: Ẹni tí ó ní ọbẹ̀ òun náà ló ní ẹ̀kọ́.
2: nga e ko ni mo wa wa a pompu ko te i wa je ai bi te bo bi da da ba ba wa ti te tala ya te tele ni o ni bo bi yulu si i ko ni moto o ne lo si ni ke ni pe lo i ko ni presi oluwa e lati so ni ke ba ya ka lo bo ye mi pa ni
0: a dupe
2: mo pa si ko e ki are mo ma senju
0: a dupe
2: anti wa ki pa fideli ani o
0: adupe oda e seun ya wa
2: oda o ni
0: adupe akiyin o oluwa wa pelu yin ninu ayo ni eto ayo ma se oda ya wa fidelia atipa akini ojo ti oni pe eku eto wa won da si eto wa ni akoko yi e ti e tukuti e fe lati e ku iseju meja meta sugbon adupe fun ore fe ti an lati da si eto wa ti ojo ti oni iyen ninu ikede pataki yi gbogbo awon idile on lado ebi sabi ebi ebi kule e pelu ibani yo kan won fe lati tu fo eni won won julo omo won aburo baba aburo iya aburo baba ibi kule gugu ati le pe ni jangola la mo so fun pe won je pe ti olorun ni ojumo kerijini ogun osu abibi ti awaye odun egbolu merijini ogbon ni ilu paraku nigba ti odun oriran je mokandini adorin leyin aisan ranpe eto re ojo ti ola ti se ojo ru ojumo ke ogunjo ninu osu karu ni ago mejo role ni a se adura ninu le ologbe nje ile yawa yawa madam balogun abi ma binu yawa elegbe selina ni tokoju si ile baba wa ti alaji yusuf sule papa ju te ba debe je nbe ni eto yo waye ni ojobo ti se ojumo kokan le ni ogu je nbe na ni a o se misa ni ago mewa ninu ijo katoliki ti titiru lohun ayo ni fun yo a ma gba enike ti npe wa alo
2: alo atale o
0: ah adupe o
2: a ku eto
0: e se o yawa
2: omene abake aya chabi
0: ola
2: main le ti o de bo da bi no e e te e se ta ole abale o wi gege oje abaye o ti odo ni wo ka danda fu
0: abi
2: e o te yo je ojo ko lo nko ole ado le ko ni do a ko le ki o joba abi a ko le ki a ko le ki o le ri
0: abi
2: o ni ni ogbon bo loye agbaleje
0: agbani e
2: won lo ni won pe ni stash
0: o
2: le ke je kan o ni lo don le wo ka ko wi ji ji so na bi ko ni oye bi
0: ko lo ni ogbon oye ko le se
2: adupe
0: adupe yawa
2: Ọlọ́run
0: kò lẹ́yà. Ẹ o ní ọbẹ̀. Ọlọ́run yàrí. Ẹni tí o ní ọbẹ̀ o náà ló ní ẹ̀kọ́.
2: A ò ní ọbẹ̀ o lọ́lẹ̀
0: ẹ̀kọ́. O lè ní ọkà náà pàápàá.
2: Adé wọ̀nyé orí òní. Bọ́ jáde àmọ́tò owó jọ òun ni a ò bí wọn. Orí òní kéje ẹ̀wọ̀ títẹ̀. A ò lọ ndẹ̀. Ikọ̀ mọ̀ ń bí ó lu ẹ̀ ikọ̀ mọ̀ bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ àgbà ní ìdílé ẹ̀. Ìwọ ká ẹ lọ yẹ owó ń fẹ́ kà máa bí lọ gbọ́ owó mi kó kì ní ọ̀sẹ̀.
0: Àbí?
2: Ní ìyìn ilẹ̀ rẹ̀ ọjọ́ iwájú àti gbọ́dọ̀ ń bọ̀mọ̀ pọ̀ ní ìkọ̀ lẹ́ẹ̀kọ́ ikọ̀ tẹ̀ lọ́bẹ̀ẹ́ lẹ́nu ìṣe lẹ́ẹ̀kọ́.
0: Àbí?
2: Ọpọ mi dada.
0: Ọ wà nulẹ̀ ni.
2: Ọbí ó kù mọ́ yóò máa ń gbọ́ òun ọkọ̀ jowó sí mi ni.
0: Kò ní ṣòro lápá ọlọ́run. Ẹ má wọrí. Ó da.
2: Ó ní ìṣòro bẹ̀rẹ̀ ó kí.
0: Ó da o, adúpẹ́.
2: Ó ní ìṣòro
0: bẹ̀rẹ̀. Ẹ ṣeun yàwá. Adupe o adupe fun yin gbogbo ẹtẹ gbọ je ni ojo ti na tori pe ati awon kan ti da seto yi ohun to se pataki ni ojo ti oni alagba ni ru idigi won ti se die nu re o na ri pe pelu suru ati ojuse ti o to ni na to je pe ninu nipa nigba ti aigbo sira eni abi isoro ba de ni to je pe a le ri to je pe bi oro na yo se loju a se le se itumo re abi ka le ni ojutu ninu ohun to sele yi awon ni a pe ni alagba won so eni ti o ni suru to je enikan ti ojuse re to lati je kini waju awon isoro je o le dojuko ki o fun ni ayo enikeji ni pe nigbati a soro nipa eni ti o ni obe je o gbe pe eni na ti o nbe ni ipo gege bi alagbara eni ti o ni agbara ipo alagbara o na le nti